0: Hunger Chicken tó ti dára ju tàtẹ̀yìnwá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Iyẹlé.
2: Discover hit music
3: right here,
4: right now.
3: 96.9 Cool FM.
5: And everything you do.